bí ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ ó lè tóbi ó lè kéré tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n á já èso igbá wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa wọ́n á jẹ́ kí igbá yìí wọ́n á jẹ́ kí ó gbẹ wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́ pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ ìyẹn ni wípé wọ́n ń fín igbá wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú òwú sí i lára ní ayé àtijọ́ wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹ ná kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀ tí wọ́n wá fi hun òwú sí i lára wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé àwọ̀ dúdú àwọ̀ pupa irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀ òun náà ó lè tóbi ó dẹ̀ tún lè kéré àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré wọ́n lè má dùn dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi ṣùgbọ́n ó kéré o àbí ó tóbi o kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni kí ó dẹ̀ lè máa dún kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá ẹ jọ̀wọ́ ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn

0: tí ẹni yẹn ò ní àfẹ́sọ́nà àbí ọkọ àbẹ́nìkan tó ń rọra maintain ẹ̀ tó yé yín.
1: Ẹ kó lọ bèrè lọ́wọ́ ẹ.
2: Tàbí ìmọ̀ tó bí wà fún ṣáwà
1: ni. Ṣáwà wà ní.
2: Àwọn èèyàn gbé bọ̀rọ̀ ṣá.
0: Torí wọ́n lè rò pé a ní matchmaking service. Torí a tẹ́.
1: Kò sí ọ̀rọ̀ matchmaking service lélẹ̀. Kó lọ bèrè lọ́wọ́ obìnrin náà pé ẹjọ́ mà.
2: Arábìnrin kí ló dé tí ẹ lọ́kọ̀.
0: Ẹni ẹlẹ́ni tó single la tún máa ló máa fún.
1: No, kò mátà. Òun ló rí ọ̀rọ̀ yẹn, òun náà kó lọ.
0: Olúka lára.
1: Olúka lára.
0: Kó lọ rí gbé. Look,
2: I've seen that you are. Mo rí pé
0: ẹnìkan lè dá dúró. Wọ́n ò pé ẹ máa ní ìdẹ̀ tó máa ṣiṣẹ́ káàkiri
2: ilé.
1: Ìyẹn tún lágbára
0: o. Àbí o fẹ́ máa rọ̀ yín lọ́wọ́ bí ní kò yé yín.
1: Nǹkan tẹ̀mí ìbá sọ ni pé kò sí ẹlòmíì nǹkan tó fẹ́ nìyẹn fáyé ẹ̀. Some people just want to stand by themselves. Kì í ṣe gbogbo èèyàn ló máa sọ pé òun fẹ́ lọ́kọ àbò fẹ́ níyàwó. Àwọn míì lè wà pé sọ kó jẹ́ pé wọ́n ti rò pé báwọn ṣe fẹ́ dúró nìyẹn.
0: Àwọn míì máa ń rò pé ṣé gbéraga ló máa ń farú nǹkan bẹ́ẹ̀.
2: Nítorí wọn ti lówó.
0: Pé wọ́n ti fi àwọn ọkọ wọn ṣakọ.
2: Sẹ́yìn.
0: Ọkọ ṣakọ gbà mí, wọ́n máa ní àwọn ọkùnrin míì wọ́n ti fi ìyàwó wọn ṣe girlfriend. Ẹ ti gbọ́rọ̀ àwọn.
2: Mo ti gbọ́rọ̀ yẹn rí.
0: Àwọn mìsíà bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ rù bí ẹ pa lọ.
2: Ó dẹ̀ lè tún jẹ́ pé bóyá ngbà tí wọ́n sì jẹ́ ọmọge, ọmọge náà ni wọ́n bọ̀ nígbà tó jẹ́ ọmọge kékeré.
0: Bóyá gbà yẹn
2: kò sáré gbọ́ Nàìjíríà.
0: Wọ́n
2: wá rò pé bóyá ó fẹ́ bóyá ó nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n wọn ò rí ẹni tó fẹ́ bóyá tí values wọn align. Mo nǹkan tẹ̀mí tiẹ̀ fẹ́ sọ ni pé fún àwọn pàápàá àwọn obìnrin àti ọkùnrin wa láwùjọ wa ẹ̀wẹ́ nísìn àwọn kan ǹjẹ́ olótùú ọlá náà kàn náà sọ̀rọ̀ yìí jọ kan báyìí náà pé ẹ mọ̀ ta náà yí wọn ká. Bẹ́ẹ̀ nìkan sọ ọ́ ni pé tó bá jẹ́ kó ń wá ọkọ̀ kó ń wá yàwó kọ́kọ́ jókòó kó bára ẹ sọ pé irú ìyàwó wo mò ń wá, irú ọkọ wo mò ń wá, irú ta ni mo fẹ́, níbo náà máa ń wà.
0: Ó ṣe wọ́n ṣòro ibi gbọ́nà máa ń wà ọkọ ẹ̀hún dúdú mélòó ló wà lọ Australia ẹni tó jẹ́ pé tó ń ṣiṣẹ́ tó lówó bẹ́yẹn ó ti di senior manager ń biṣẹ́ ó máa jáde bí a ní 7 ó máa di 8 àbí 9 kò tó dé Monday to Friday àbí Saturday a ṣe admin business time admin time personal time ní weekend bá ló máa ní time àti máa sọ pé òun máa lọ lórí app. Àbí òun máa rẹ́nìkan tó òun máa fẹ́ kó easy bẹ́ẹ̀ òun náà yan ṣe lọ máa ń bá matchmakers. Èmi gan wọ́n ti send mi ní àwọn email rí tó tó àwọn executive matchmakers. Obìnrin yẹn sọ pé òun rí ẹnìkan executive pé tó ń rò bí àjọ máa jẹ́ ọ. Wọ́n wò pé mo ti máa rí ẹbí òun wà ní wàhálà yìí.
2: Ẹ̀bá tẹ̀sítẹ̀ wo.
0: Executive.
2: Ẹ̀bá tẹ̀sítẹ̀ wo.
0: Nǹkan táwọn èèyàn máa ń ṣe nìyẹn nísìnyí. So, ó náà rí profile mi pé ó máa pé the profile àti energy levels gbogbo ẹ̀ ó rí bí pé ó match. Máa pa òní 419 lílé.
1: Ẹ̀rọ rà o.
2: Tí ò bá.
0: Bó tètè ṣẹ́bọ̀ mi ò ṣe bí ọkùnrin ọjọ́ sí ẹ̀ àbí mo dẹ̀ gbọ́ àwọn advice àwọn ìmọ̀ràn tẹ fún wọn. Mo lọ bá ẹ̀ mi mo ní kó reply. Ó bá wọn fúnfún mo ní reply sẹ́ni yìí.
1: Ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ ní reply.
0: Kò ní reply àbí
1: o. That's it's already taken.
0: Ìṣàbí o. So, oh my god.
1: Àwàdà
0: náà ni gbogbo ẹ̀ ọjọ́ wà ti lọ. Ẹ wo ẹ jẹ́ kí àwọn èèyàn kọ lẹ́tà. Òun la máa fi sọ̀rọ̀ next week. Lọ́sẹ̀ tó ń bọ̀. Òun la máa fi sọ̀rọ̀. Ẹ jẹ́ káwọn èèyàn kọ lẹ́tà sí. Kan fún wa ní ìmọ̀ràn nípa situation obirin yi on so fun wa kini awon ro kini